Olúwa lòun sètò ẹnìkan lẹ̀ fún ọ. Ẹ ti jọ ń sọ̀rọ̀ ní ìsìn tó lòun fẹ́ fi ọ. Ó lòun wọ́n fi ọ. Yes, ẹ̀mí Olúwa sọ pé ìfẹ́ Ọlọ́run ni. Tẹ̀síwájú kọ́ lọ fẹ́ nìyẹn. Torí pé Ọlọ́run mọ̀ sí ohun Ọlọ́run ni. Ah, o lè mọ bàbá yìí lọ. Olúwa fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú nítorí asán ni ìrànlọ́wọ́ ènìyàn. Ẹ̀mí Olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń gbọ́ program ní àárọ̀ láàárọ̀. Ó ní kí n mọ́ dẹ́jẹ́. Ó ní gbogbo yín lòun fún ní testimony. Ẹni tó kájú ẹ̀ ló lè sọ bẹ́ẹ̀. Bí ènìyàn ṣe dáa tó, èèyàn mélòó lèèyàn lè ràn lọ́wọ́. Pátákó rẹ̀ kọ́ rèèyàn 10,000 lọ́wọ́, ipa sì pin. Ẹnì kan ń bẹ tó jẹ́ wípé gbogbo ayé ní ìrànlọ́wọ́. Bíbélì sọ nínú ìwé Psalm 67, ó ní Ọlọ́run tó ń gbọ́ àdúà, ọ̀dọ̀ rẹ ni gbogbo ẹran ara ń bọ̀. Mọ́mí ẹ̀ wá ṣe nǹkan kan fún mi láàárọ̀ yìí. Níbi tẹ́ ẹ bá wà, ẹ ka ẹsẹ̀ mẹ́ta síwájú. Ìyẹn túmọ̀ sí mẹ́ta lọ́kan. Mẹ́ta nínú ẹyọ ẹ̀ kan. Ẹ wá kígbe pé bàbá, ìwọ ni mo gbẹ́kẹ̀lé, mọ́ jòjú ó tì mí lóṣù. Ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú mọ́mí. Ẹ gbé ọwọ́ yẹn sókè. Ẹ ní bàbá, ìwọ ni mo gbẹ́kẹ̀lé, mọ́ jòjú ó tì mí lóṣù. Bíbélì ní òkúta kan bẹ ní Sioni ní Wefe Hospital 2:9. Ó ní òkúta kan bẹ ní Sioni àṣàyàn ni. Àwọn ẹni tó bá gbẹ́kẹ̀ wọn lé, ó ní ojú òní tì wọ́n, á sì ní lé wọn láré. Níbo lẹ ti ń gbọ́ mi? Gbé ọwọ́ yẹn sókè. Òkúta kan bẹ ní Sioni. Bíbélì wá sọ nípa òkúta yẹn. Ó ní òkúta tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀, olọ́padà di pàtàkì igun lé. Ìgbà mi ń bẹ tó jẹ́ wípé nígbà tí Ọlọ́run bá fẹ́ ràn yàn lọ́wọ́, á sì jẹ́ káwọn èèyàn dẹ́yẹ sí ọ. Ìfá gbogbo àwọn tí wọ́n dẹ́yẹ sínú Bíbélì, gbogbo wọn mo notice pé gbogbo wọn lọ́lọ́run sọ di àjítaná wò. Mọ́ bẹ̀rù tí ayé bá kórìíra rẹ, kọ́lọ́run ó lè ba àtẹ́wọ́ gbà ọ ni. Oh my God. Bí ẹnìkan bá ń pe wòlíì, wòlíì Ọlọ́run leléyìí, wòlíì Ọlọ́run leléyìí. Bíbélì ní gbogbo ẹni tí wọ́n bá ń pè ní wòlíì rere, lọ́dọ̀ tèmi, wòlíì èké ni. Ìbásọ̀rẹ̀ ayé ìsọ̀ta Ọlọ́run ni. And that's why mi ò nílò kí n wàásù kí n fi dùn ọ́nú. Mi nílò kí n wàásù kó o fẹ́ràn mi. I will only speak the heart of God. Ohun Ọlọ́run nìkan ni màá san fún ọ. Màmá so lè gbé ọwọ́ lórí. Dádì ẹ dìde. Bẹ́ẹ̀ ṣe tó yìí, ẹ gbé ọwọ́ lórí. Bàbá fún mi ní ìrànlọ́wọ́ látọwọ́ ti ẹnìkan. Torí pé asán ni ìrànlọ́wọ́ ènìyàn. Olúwa ní bàbá yìí, ó ní kí n sọ fún ọ pé mọ̀ wulẹ̀ bọ́dà mọ́. Kọ́stọ́mà mẹ́ta tó fi ọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó lóun ṣètò àwọn míì. Àwọn yìí ó wà wá ìgbà tí wọ́n bá dé. In fact, in tó rí aláìsìrí nígbèsí ayé rẹ̀, ó ní lòun Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣe fún ọ. This is the voice of the Lord. Mo ń gbé aráàdì fún prógrámù ti ọjọ́ Wednesday Tọ́lá. Ìsìn méjì láṣe, bó tiẹ̀ jẹ́ pé ìsìn méjèèjì yóò yá. Nínú ẹ̀ ni màá ti gbọ́wọ́lé àwọn ènìyàn. Lẹ́yìn ìgbà tá a bá gbàdúà tán, nínú ẹ̀ ni màá ti ṣètúsílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Gbogbo àwọn deliverance wa, a fẹ́ gbàdúà fún àwọn èèyàn. We want to lay hand on you. I want to pray for you personally. Òun ló fi jẹ́ wípé àdúà àdágbà fún yín lọ́la yóò pọ̀ ju àdúà alágbàpọ̀ lọ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Ẹ̀mí Olúwa ní ikọ̀ mi, sọ fún àwọn ènìyàn mi pé kí olúkúlùkọ̀ gẹ́ẹ̀tì bọ́tù wọ̀tẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. Ẹ mú pàdé mi lórí YouTube. Ẹ mú pàdé mi lórí TikTok. Tó bá ti di aago mẹ́fà àbọ̀, ẹ̀mí Ọlọ́run lọ sọ fún mi bẹ́ẹ̀. Ọjọ́ mẹ́wàá la sì fi ṣe. Lẹ́yìn ọjọ́ mẹ́wàá yẹn, omi tẹ́ǹk dájọ yẹn, omi bọ́tù wọ̀tà ẹyọ kọ̀ọ̀kan yẹn. Kì í ṣe dandan kọ́ ra bọ́tù wọ̀tà, o lè mọ ọ̀rọ̀ ńlé. Omi yẹn gangan. Lẹ́yìn ìgbà tó bá pín mẹ́wàá lọ́wọ́ rẹ̀, ó nìkan ṣoṣo ló fi wẹ̀. Olúwa ní nǹkan mẹ́ta ni kí n ṣe sí omi yẹn. Alákọ̀ọ́kọ́ kí n gbàdúà sí. Ẹlẹ́ẹ̀kejì kí n sọ̀rọ̀ Ọlọ́run sí, kí n ka ọ̀rọ̀ sí. Ẹlẹ́ẹ̀kẹta kí n ká gbé testimony, kí testimony ọ̀ wọnú ẹ̀, káwọn èèyàn mọ̀ gbọ́ ẹ̀rí. So, bá a ṣe ṣe nìyẹn, à ń lọ sórí YouTube nísìn, à ń lọ sórí TikTok nísìn, Ọdẹ́kúnlé Epaphras bàbá mi o. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, à ń lọ sórí, à ń bọ̀ lórí Facebook náà, ibi tó bá ti wọ̀ ló ti fẹ́ gbọ́, torí pé iṣẹ́ tó ṣe kókó ni. Gbogbo ibi tí n bá ti rí ni màá ti sọ sí ọ létí. Ẹnìkan ní kí ló dé tá wa le ṣe lórí rédíò, torí pé ìwọ̀nba testimony díẹ̀ ni mo lè gbé lórí rédíò. Testimony bíi méje méje ni wọ́n ní kí n máa gbé sí ẹyọ kọ̀ọ̀kan. A bẹ̀rẹ̀ lánàá, but Olúwa ní torí pé ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ajá àbalẹ̀ káwọn èèyàn gbọ́. Ẹ gbé ọwọ́ lé ìdodo yín. Ohun tí ọmọ ènìyàn ò lè ṣe fún ọ, ohun tí ènìyàn ò lè sọ́dà, mo di Ọlọ́run mẹ́ta lọ́kàn sí ọ, mo ní kó ṣe láyé rẹ. In the name of Jesus. Ẹ̀ké bàbá fún mi ní ìrànlọ́wọ́ látọwọ́ rẹ̀. Asán ni ìrànlọ́wọ́ ènìyàn. So number one, there are some things that man cannot do for you. Àwọn nǹkan kan bẹ tí ènìyàn ẹlẹ́ran ara tí a bí nínú obìnrin ò lè ṣe fún ọ. Ẹnìkan ní ẹ fún mi lápẹẹrẹ, number one, èèyàn ò lè wò ó sàn. Dókítà ò lè wò ó sàn. Thank God fún àwọn.

0: Dókítà, wọ́n sọ statement yẹn, slogan wọn ni pé, we only care, it is God that heals. Àwa kàn ń wo, a kàn ń tọ́jú ni, Ọlọ́run ni mo ń wo yàn sàn. Jésù wa fọwọ́ gbáyà, wọ́n fọwọ́ ẹ̀gbẹ̀gbẹ̀, ó ní a ti sámi lọ́gbẹ́ nítorí àìṣedédé yìí. Ìnà àláfíà yín, ìnà ìwòsàn yín, ó ń bẹ lára mi. Ha! Ọjọ́ tí wọ́n ti na Jésù ní ẹgbà 39, gbogbo ìwòsàn ti ń bẹ láyé, gbogbo àìsàn téèyàn le fẹ́ ṣe. Even èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kígbe pé ń bọ̀, Jésù ti kí ọ̀rẹ́. Ẹnìkan lè wo wọ́n ní ń bọ̀, antivirus, ò ní mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀mọ́. Bí kú wá ọdẹ́lé kò ní bá ọ, bí àìsàn bá ń solùbẹ̀wò, lórúkọ Jésù kò ní mọ yàrá rẹ̀. Ṣé rí nínú àwọn bottle water yìí, nígbà tó bá dọ̀la, gbogbo èèyàn ó mú bottle water ẹyọ kan wá sínú service, ẹ tó mú padà lọlé, ẹ ní tí lò. Ha! Minú akátá yàdà, ẹ mẹ̀pọ̀ dọ̀lé àbádá àṣà. Now, ìkan nínú tí ọmọ ènìyàn ò lè ṣe, màá tó sọ, tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè ṣe. Ẹ jẹ́ mẹ́nu kó nbi tọmọ ènìyàn. There are some things that system can do for you, but we still also have some things that system can never do for you. Ẹnìkan lè wo ni system, bí computer rẹ, bí calculator rẹ, bí robot tó lò ní, àwọn kankan ń bẹ bí Alexa ti ń bẹ nù léyìn, àwọn kankan ń bẹ tó lè ṣe, àwọn kankan ń bẹ tí ò lè ṣe fún ọ láíláí. So tó o bá gbẹ́kẹ̀lé gbogbo àwọn gadget tó nínú léyìn, ó rí pé wọ́n jẹ ọkùnlẹ̀ ni. Wọ́n ṣe àwọn robot tí wọ́n dàbí ìyàwó táwọn kan ń lọ fowó wọn rà. Wọ́n láwọn ò ní márì, àwọn kan ra robot ni, ètò bá jóbin, robot obìnrin wà, robot ọkùnrin náà wà. Oríṣiríṣi àwọn kan ní ọmọ ń lo kiní táwọn èèyàn mọ tí wọn fi ń bára wọn lò pọ. Lóòótọ́ wọn gbìyànjú ni, ìwọ gan mọ̀ pé kò lè dàbí. Kò sọ́gbọ́n tó fi lè dàbí. System náà try, but àìmọye nǹkan ni ò lè ṣe fún ọ. Ó máa sọ nǹkan mẹ́rin tí Ọlọ́run nìkan lè ṣe. Ẹ wá dìde mọ́ mi, tó o bá gbàgbọ́ nú Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí Facebook tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin tẹ́ ẹ wà lórí YouTube tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, tó o bá nígbàgbọ́ nínú Ọlọ́run, ọgbà Ọlọ́run gbọ́, tẹ sójú ẹ̀ pé bàbá ràn mí lọ́wọ́ fúnra rẹ̀. Help me yourself. Olúwa ràn mí lọ́wọ́, tó o bá sì ti sọ bẹ́ẹ̀ tán, sí ààrẹ fún ènìyàn mẹ́ta. Mo ń padà bọ̀ bí láìpẹ́, tó bá ti di 6:30, màá bọ́ sórí YouTube, màá bọ́ sórí Facebook. Ẹ jẹ́ ń pòǹdà kí n sọ báyìí. Bí àṣẹ ṣe ń jábọ́ lára mi, lónìí àyájọ́, ọjọ́ tèmi náà, èmi àti ìyàwó mi tá ń máàkì wedding anniversary wa. Òkè ta lágbára gùn tó mí ẹlẹ. Ọjọ́ lọ́jọ́, lọ́ dàbí àná yìí. Mo lè rántí màálù tí mi ṣe wedding. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ marry, ọ̀fẹ́ lọ́kọ, ọ̀fẹ́ láyà. Tó o bá ń gbọ́ mi lórí Facebook, tẹ̀ sójú ẹ̀ pé Olúwa settle me maritally. Ọlọ́run settle èmi náà. Ìpélé àwọn méjì máa gbàdúrà fún láàárọ̀ yìí. Mi náà má kàtà hayas kí n tó gbàdúrà fún mi àti ìyàwó mi. Àwa náà má kí wedding. Ẹ mọ̀ kí wa o, mọ̀ ń bọ̀ kẹ́ tó mọ̀ kí mi. Màá sọ ń tẹ́ ìkí mi ní ìsìn mọ̀ ń bọ̀. Ẹ kúnlẹ̀ gbogbo ẹ̀yin tó bá ṣe wípé kó tó di May next year, o ti fẹ́ marry. Ìpélé kejì gbogbo ẹ̀yin tẹ́ ti fẹ́ gbé bébì yín dání, kó tó di May ọdún tí ń bọ̀. Mo fẹ́ gbàdúrà fún yín láyàjọ ọjọ́ tèmi àti ìyàwó mi sopọ̀. Ìgbéyàwó wá sì léso bógo ṣe ń jẹ ti Ọlọ́run. Tó o bá ń gbọ́ tí mo mọ́ dákọ̀ ọmọ ológun ọmọ ara àti ọmọ ológun ara, àwọn ògo tí Ọlọ́run fi ta wá lọ rẹ̀ ni mò ń dákọ̀. Ẹ kúnlẹ̀ kí n gbàdúrà. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ní àyàjọ ọjọ́ tèmi náà ṣègbéyàwó, Ọlọ́run ìwọ ló ṣe fún mi. Ìwọ lọ ràn mí lọ́wọ́. Màmá ìkúnlẹ̀, sìstá ìkúnlẹ̀, bàbá ìkúnlẹ̀, bróda ìkúnlẹ̀. Agbára tí mo ń fúnyàn ní egungun nínú egungun àti iṣan nínú iṣan rẹ̀. Agbára ìbò ní kọ́ wọnú ìpín ìràwọ̀ ẹ. Ẹ bá kú àbìdà háyà, ọkọ̀ tá a dá mọ, àyà tá a dá mọ, egungun nínú egungun tiẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan náà kí Ọlọ́run kọ́ yọ̀ǹda ẹ̀ fún ọ. Wá gbọ́ mi, you will have second chance. Gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé ìgbéyàwó yẹn ò fẹ́ ṣiṣẹ́. Látòní lọ, mo kéde, there must be peace. Receive the new wine in your marriage. Receive the new wine in that marriage. Marriage settlement for this brother. Marriage settlement for this sister. Ìgbéyàwó yín kò fìdí múlẹ̀. Kí oní májẹ̀mú àánú kó ṣe yín lógo lórúkọ bàbá tọ́mọ àti tẹ̀mí mímọ́. Ẹ wá gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ kúnlẹ̀ tẹ́ ń wojú Olúwa fún ọmọ. Ó dédìdì, ó dàṣẹ. Nígbà tó bá mọ̀ sí testimony fún mi pé ẹ̀yin lẹ sọ ní àyàjọ ọjọ́ tẹ̀ máàkì wedding anniversary yín pé ẹ̀yin náà lóyún, pé ẹ lóyún ẹ sì gbé ọmọ pọ̀n. Ìbejì, ìbejì, ìbejì, ìbẹ́ta, ìbẹ́ta, ìbẹ́rin, ìbẹ́rin, ìbárun, ìbárun, ìbẹ́fà. Receive it. Ẹnìkan ní ìbẹ́fà kẹ̀, loruko Jesu mo tin san ore fun awon eni ti o bibe fa o tin pe odun meji bayi every Wednesday e to ri tin to san ore won lola mo nbe Olorun ki Olorun ko jo ni mo je wibo special offering mo mo fi se ba nfun enikan ni befa ninu ise iranse mi so tenikan ba bibe fa ko ni ya mi lenu tori mo tin san ore re le nina ka to haya laisi IVF enikan ni ha ben tori pe mo gba Olorun gbo mo ti ri berin mo ti ri beta mo ti ri beji be o ti mi o ti ri befa ibefa mo toro fun enikan lekan na in Jesus name mama bo se njade lo loni Olorun ti mo ti eda leyin mo ni ko ti o leyin oh wa gbadun aye yi wa tun gbadun aye tin bo o ja sa sa da da madasha emi oluwa ni iko mi ran won leti lekan si inu Jesu nikan ni isinmi wa inu Jesu nikan ni ayo pin si woli tin dun iso omo yodun ti mo tin dun o ti sumo ogun odun ta ba ka ogun odun boya laarin odun kan pere loku ti o fi wo bi ogun odun ta tin dun lo bi and to lo n ba gbe eda soke tan I mo permanent e ni to lo n ba fayan soke ani bo fa soke o le pe ko to gbe oga sugbon to ba ile gbe oga tan a mo gbe oga lo titi lai ni o le pe ko to fun o lowo bo to ba ile fun o lowo a permanent owo yen mo me ni kan to le fun o ni isinmi ma so nkan merin to le ri nikan ninu Jesu bi n pari e loni in test waju ni ola mo fe koko ru aye awon eyan waye awon to ntun aye won se ko ye wo bo se ri ewun ti mama iso
1: oruko mi ni Funlayo Fashoto mo wa lati Fashoto mo wa lati Ring Road ni Foda 6 ogun to lorun se ninu aye mi oyan didun ni
2: charge
1: ba to wa ni kekere mi o ti e da nkan kan mo omo mi last born lo n ba mi se lo ni imonu mi ni ko nbe o ti wa le ti pe abun ti gini e di nila mo lo hospital won ni ki lo se test o ba nfun mi ni ojo mo sha ma lo 90 mi ato mi 77 mo ma pa ma wo to wa ya anti mi wa ta fe se by the osu kesan baba mi mo anti ma ni a fun laye o ti e lo Jesus ti o ti e pa won ko ti de ohun mo ni anti mi ma le lo mo ni oyan e ma tin dun mi gan pe won ni ma pada yo ni o ma ni awon ni gbagbo ki ma lo si Jesus city ki lo gba iye pori ota ki n de mu aina ti ki fi pa sugbon mi o ni agbara lati debe lati gba sugbon mo ni igbagbo kan mo de Jesus city mo so pe angeli to n ki ami ami ni Jesus city ati ni wema o wa da adura mi pe mi o ni won naira o sugbon kolorun ko wa ya mi lenu ona ti mi o roti olorun de ya mi lenu latara awon mo mi latara awon to fe mi fun rere won saanu mi lai san won naira lori operation yen awon mi lo da owo yen atawon eyan mi no ba mi so owo yen mo tun se operation to oyo kini lungs yen ato yo tan mo ba n lo ogun lori sirisi mo ogun to fun mi ni mo n lo ma to da koko kan lọkàn yẹn ni kini lungs yẹn wọn gbọdọ poruko kan wọn gbọdọ mọ nkan to ṣẹlẹ si kini to yọ yẹn fine àwọn kan ni kí n má gbọ pé ká máa ma bàmínú jẹ ẹja gbọ ọmọ tó wá gbọ ó bá sọ pé òun detect pé inú kini yẹn o cancer kan nkan tó lọ detect òpó o fún mi ní ìwé ẹ ó ní kí n máa tún tan data mi kí n tún máa send ẹ kó wàá send ẹ sí mi ṣùgbọ́n èmi nígbàgbọ́ kan njọ́ tó ti sọ ẹ mo ní kí n ṣe tèmi òní mo ti dá padà mo ní wọ́n lo ní
2: lójú ẹsẹ̀
1: bẹ́ẹ̀ ni mo ń bọ̀ wẹ́n bá pẹ̀lú bọ́ ọmú dúdú yẹn tí mi wọ bra mo ṣáà bọ̀ sínú chọ́ọ̀chì wa ní ọ̀hún yẹn mo ṣáà ń gbàdúrà pé gbogbo àsọtẹ́lẹ̀ ẹ dọ́kítọ̀ kì í ṣe tèmi mo ṣáà gbàgbọ́ sọ tí àlẹ́nu mi a lọ sí Jesus ti ní ilé ta lo time a fún wa ní òróró ọjọ́ kejì rẹ̀ mo tún wá sí bíbá ẹ fún wa ló ní kan million tí àlẹ́nu mi sà ojú ọmú yẹn wọ́n ti bá mi tu ó wà lánú sílẹ̀ nígbà tó wà lánú sílẹ̀ mo ní ha ọ́nìyà ilé máa tún lé omi ọlọ́run ìjẹ́kọ́ tuntun rán èmi ṣáà nígbàgbọ́ mọ́ gbé wọ million àti omi 77 àti 19 ni mo ní mọ́mìnà ọ̀bùsá ìwọ ló mi lọ dọ́dọ́pọ̀ mi lọ dọ́dọ́pọ̀ yẹn mọ́ mo ní ìwọ ló mọ̀ bá mi treat ẹ̀ mọ́ ní nọ́ọ̀sì mi mo ní jọ gbọ́ omi yìí àti 19 yìí àti oníkan million mọ́ bá mi fi ṣe dádì ó gbà lọ́wọ́ mi tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ó lè bá mi ṣe nígbà tí màá padà lọ ní ọ̀sẹ̀ kẹta tí màá tún lọ fi yẹ̀ wò dádì ó ti jiná
2: kíní yẹn
1: tó là yẹn tó lanu sílẹ̀ yẹn ó ti wọnú mo dúpẹ́ lọ́lọ́run lọ́run lórí pé bàbá mi pé ọlọ́run mẹ́mi náà ní ara dá kò jẹ́ kí ó náà máa gbọ́mù mi ni ṣùgbọ́n èmi rẹ̀ ọmú mi ti dúró ọmú mi ti dúró ọlọ́run ó ṣe ọlọ́run orí òkè yóò ṣe.
2: ṣé n tí ẹ yọ ń bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tí ẹ yọ ń bẹ̀ o kò sì dùn yín báyìí.
1: Ah, daddy, lati osu du osu keji e ni osu kesan yen on the 12th ati yo o ma mu ando mu da le ni awon o tun wa bu bishop pe ah kilo sa ale so loyun mo pe se lori omo meta ni ma tun ma loyun le mo ni ko le ye yin ngba to di Saturday to lo yi mo den to wo bra mo
2: to ti wo bra yin
1: ah daddy mo ti wo o mo ti wo
2: o pa yin o ni wa mo. You are cured forever. In Jesus' name. But when you don't need Isaac, that about me, Lara, did they call Latin? Emma, Losa, your mama, and you think, boy, be a warrior, so will you ask for me? I will make you one be. One need lumps, near onion one. And you can need lumps, cocoa, near onion. And you only one came, Pasheo, you want to sodden come in, my lord. Gba mi o Jesu o lo mi dowo re
0: wa kan ri pe lumps yen pare na
2: lati iseju yi lo modeni to ngbekun aladu asiyi gbogbo koko ti nbe nbe eleyi ti nja olaya tabi ti won bi nderu bo pe yo di cancer bin ba je wo ni olohun bayi mo so loni loruko jesu o ya gbe loruko jesu o ya gbe boli ko gbe o